0: fífi ọ sí ipò ìsípò padà rẹ lọ sí ìjọ mìíràn ó wá láti ọ̀dọ̀ àwọn aláṣẹ.
1: You know, your recognition comes from above.
0: Dídá ọmọ tá a dá ọmọ ó wá láti òkè.
1: Under no condition.
0: Lábẹ́ bó ti wù kí ó rí.
1: Should any of the churches under you be working against the authority?
0: Lábẹ́ bó ti wù kí ó rí. Kò ṣeé ṣe fún ìjọ kankan tí ó wà lábẹ́ yín láti ṣiṣẹ́ lòdì tàbí tako aláṣẹ.
1: You must not be men pleasers who will please your assembly at the expense of the authority.
0: O gbọdọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé o fẹ́ kí àwọn ọmọ ìjọ rẹ kí wọ́n wù ọ́ tàbí kí àwọn ọmọ kó wù àwọn ọmọ ìjọ rẹ ju ti àwọn aláṣẹ lọ.
1: Authority first.
0: Àwọn aláṣẹ ni àkọ́kọ́.
1: The saying goes, he that pays the piper, we do what? Dictates the tune. Any man in iṣẹ́ ló bẹ̀rù.
0: Ẹni
1: tó ran ni iṣẹ́ ju ẹni tí a ran sí lọ. Ìfẹ́ ta ló gbọ́dọ̀ ṣe. Ìfẹ́ níran ọ ní kí ni báyìí.
0: Níṣẹ́
1: ni. Nítorí pé tó o bá lẹ́nìkan tí ń fọn fèrè.
0: Someone who is blowing a trumpet.
1: Ṣáà ń gbọ́ mi báyìí.
0: Are you listening to me?
1: Ó ń fọn fèrè.
0: He's blowing a trumpet.
1: Ẹnìkan ló gbé fèrè yẹn lé lọ́wọ́.
0: Someone that gave him the trumpet.
1: Òun ló sì sanwó iṣẹ́ rẹ̀ fún.
0: And he's paying him for his work.
1: Kí ló gbọ́dọ̀ máa fọ jáde nínú fèrè yẹn? Intẹni tó gbà síṣẹ́.
0: Blowing what the person that.
1: Tó ran. Òun ló gbọ́dọ̀ máa ṣe kíni báyìí.
0: Should be blowing out.
1: Òun ló gbọ́dọ̀ máa fọ́n. Tó bá fi fọ̀nfọ́n kú fọ́n. Kí lẹ nígbà síṣẹ́ máa ṣe.
0: Usaki.
1: Yóò gba fèrè lọ́wọ́ ẹ̀. Mo ti bọ́ túmọ̀ ẹ̀. Tó bá bẹ̀rẹ̀ sí. Loyalty òun fọ́n fèrè yẹn.
0: The loyalty of the trumpet.
1: Ta ló gbọ́dọ̀ wà fún.
0: Must be for who?
1: Ta ló gbọ́dọ̀ wà fún?
0: Must be for who?
1: Ìfọkàntán rẹ̀, ìjẹ́ olóòótọ́ rẹ̀, ọ̀dọ̀ ta ló gbọ́dọ̀ wà sí?
0: Must be for who?
1: Ọ̀dọ̀ ẹni tó gbà sí kíni báyìí?
0: The masters who appoint.
1: Tó tún fi fèrè lé ní kíni báyìí?
0: Give him the trumpet.
1: Ìjọ tó bá ti fọ̀fọ̀ kú fún báyìí.
0: Once he blow out rubbish.
1: Àwọn tí wọ́n fọ́n fèrè bú tó wá ń jó làwọn máa sábà sọ fún. Máa fọ́n lọ, à ń wẹ̀ yẹn. Àwọn ẹyẹ
0: máa
1: ro tẹni tó ran ọ níṣẹ́.
0: Don't look at the person that appoints you.
1: Ṣá máa fọ́n lọ.
0: Just continue blowing.
1: Tọ́ bá ti gba fèrè lọ́wọ́ rẹ̀.
0: Once they receive the trumpet.
1: Kí ló máa ṣẹlẹ̀ sáwọn tí máa ń jó sí ijó rẹ̀?
0: Those that are dancing.
1: Wọ́n wò ní bèrè mí lọ ni.
0: They will go for another trumpeter.
1: Oye wa bí oye wa báyìí.
0: Do you understand now?
1: Ẹ ń gbọ́ o. À ń wọ ọkọ̀ bọ́dẹ̀ làpò ni o. Ó níbi à ń wa lọ.
0: It's the point we are going to.
1: Aside from that district level.
0: Yàtọ̀ sí àwọn ẹlẹ́kùnjẹkùn tí a ní.
1: You now have assemblies like this.
0: Àwa ní àwọn ìpéjọpọ̀ bíi eléyìí.
1: Churches.
0: Àwọn ìjọ.
1: Over each church.
0: Lórí gbogbo ìjọ.
1: There will be always a pastor in charge.
0: Yóò ní olùṣọ́ àgùntàn kan tó ń ṣe
1: àkóso rẹ̀. There may be many pastors surrounding him.
0: A lè ní oríṣiríṣi olùṣọ́ àgùntàn, ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn.
1: But somebody must be in what? In charge.
0: Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn kan gbọ́dọ̀ wà ní àkóso.
1: That man that is in charge.
0: Arákùnrin yẹn tó wà ní àkóso yẹn.
1: Your loyalty must be to your district superintendent.
0: Ìjólóòótọ́ rẹ àti ìfọkàntán rẹ ó gbọ́dọ̀ jẹ́ fún alábòjútó rẹ.
1: And it must be to your chairman as well.
0: Ó sì gbọ́dọ̀ wà fún alága rẹ pẹ̀lú.
1: And invariably to who? To the highest authority
0: Papa
1: in the mission.
0: Pàápàá jùlọ fún àwọn aláṣẹ lókè.
1: Whatever they ask you to do.
0: Ohunkóhun tí wọ́n bá ní kó o ṣe.
1: You must do.
0: O gbọ́dọ̀ ṣe.
1: You know, in government service.
0: Nínú iṣẹ́ ìjọba.
1: If you are an officer for the government.
0: Tó o bá jẹ́ òṣìṣẹ́ fún ìjọba.
1: Thank God many of you are here.
0: A dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ló wà ń bí.
1: You may have dreams, you may have ideas, you may have beautiful plans.
0: O lè ní ìran àti ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ kalẹ̀.
2: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

0: ẹni ọba ràn lọ́wọ́ láyé.
1: Whoever the Lord helps on earth,
0: òun ló máa débi agbára rẹ̀ wù bàbá.
1: We surely get to the source of power.
0: A fẹ́ kó ràn wá lọ́wọ́ bàbá.
1: We want the Lord to help.

0: You're listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Ẹni tí a fẹ́ mi mọ́ lóyún, ẹni tó ń ṣiṣẹ́ ìyanu ni, ó jìyà lọ́wọ́ Pọ́ńtù Pílátù, ẹni tí a kàn mọ́ gí agbélẹ̀.

0: Ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not that necessary.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà